wina ajeti yi gbogbo wa la mọ wípé ọpọlọpọ lágbára gbàdáyé àti ọpọlọpọ ọlọgbọn ọlọgbọn fi agbára alágbára pàápàá ń fi ọgbọn ṣùgbọn ju gbogbo ẹ lọ ẹ jẹ ká parapọ ká bìkan nítorí tọmọdé bá sùn.

Okay, cean an eile se é feral ó voice actor ihua ó airfuil leat inis ar radioolifa 106.2.